Àwọn àbókí wọn tẹja, wọn ti pẹ sórí mi, wọn kí wo tẹ́lẹ̀ mi, ẹ kí n ka pépà ni, àṣàbọ̀ pé fọ ìkẹjà, pẹ̀lú tẹ́lẹ̀ àwọn àdékẹta, lọ́gí Instagram, àbáṣọ òògùn kẹta, ó yẹ fún wọn lẹ́gbẹ̀gbẹ̀. Oye fun won legbegbe fun won jebu se wegbegbe oye fun won legbegbe oye fun won legbegbe oye fun won legbegbe fun won jebu se wegbegbe.